0: pàrọ àwọn àìsàn bẹ́ẹ̀.
1: Ẹsẹ̀ atọ́kùn àpọ̀jù ṣúgà wọ́n jẹ́ àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì téèyàn bá ní chronic infection rí, ó lè ṣe okùnfà ìṣòro tó ń kojú ìrírẹ̀ ẹ̀dá paríparí òkúlùgbù akọ náà ó ní tòun ò mọ nǹkan kéèyàn wú ti gbòǹgbò ti gbòǹgbò. Nítorí pé extra bitter ní gbogbo ènìyàn pàtàkì ń lò tí àlàáfíà wọn fi ń jẹ́ pípé o. Ẹ wá gbọ́ o, àkíyèsí kan pàtàkì rèé. Tẹ́ ẹ bá ti ráwọn kan nínú ọjà tàbí níbikíbi tí wọ́n gbé stíkà sílẹ̀ tó ń pariwo ogun iléeṣẹ́ òṣùláàbà, àwa kọ́ la rán wọn níṣẹ́ o. Gbogbo iṣan ara tó ti dòkú, tẹ́ ẹ bá ń lo òṣùlá extra bitter, gbogbo rẹ̀ ló máa bọ̀ sípò. Òṣùlá extra bitter, ojúlówó egbòogi àjísan ni. Àwọn ibi tí ẹ ti lè rí òṣùlá bitter, òṣùlá extra bitter ni wọ̀nyí.
2: Head office wa wà ní ìlú Ìkòròdú, ẹ bọ́lẹ̀ ní Agri bus stop. Ẹ sọ pé ń lọ sí Asọ́lọ̀, ilé epo tó dojú pa Asọ́lọ̀ bus stop yẹn, street tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, Odò Arawa street number 30. Ẹ bèrè òṣùlá àbá ńbẹ̀. A tún wà ní Ladipo bus stop ní Ìkẹjà Long lósòdì níbi bridge ẹlẹ́sẹ̀ yẹn. Ẹ rìn síwájú, ẹ rí Majok filling station. Tẹ́ ẹ bá ti débẹ̀, shopping complex tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, Magnet shopping complex. Magnet shopping complex ẹwọnú rẹ̀. Ẹ bèrè òṣùlá àbá ńbẹ̀. Ẹyin ti Sagam, tẹ́ ẹ bá ti dé Ìláyé roundabout, ẹ wọ inú háàkì wọn yẹn tí wọ́n kọ Ìláyè sí Gàdàgbà. Ẹ wọ bẹ̀ níwájú CAC Church. Ẹ bèrè òṣùlá àbá ńbẹ̀.
3: Ẹ lè pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí o, 070-38-61-5168.
1: WhatsApp number wa náà sí ni.
3: A ò ní fàìsàn ló gbá o.